0: ó dùn, ó lóyún, ó sọkutu ọ̀wọ̀. Naija FM 102.7 ló gbóná fẹlifẹli.
1: Naija FM 102.7, ha bụ igwe ozi nke anyị. Ha na-akụ ezigbo egwu, na-enyekwa m aṅụrị.